0: yà wò bíbí ara ẹbọ atuma kọkọ bẹyì ẹkọrọbọn mfẹsi tabre. Hello, wọn na yẹn ní kẹsẹ na ẹhí na ọ kẹsẹ firi.
1: Bàtà mi kàtà fún ọ̀fin so.
0: Ọ̀fin so, na ò dín di sẹ́yìn.
1: Bàtà mi dín di
0: Suzy. Hey, yo, ma Suzy. Ẹnu pẹ̀ díẹ̀ na ẹwúrẹ́ adé yẹn mọ̀.
1: Bàtà obi di asẹ́ ato so, bàtà mi kún díẹ̀ di.
0: Obi atwa asẹ́m ato so.
1: Bàtà.
0: Ẹna ọ pẹ̀sẹ̀ wò ti sàn ẹwọ ẹwúrẹ́ adé mu.
1: Bàtà.
0: Ọnu kọ.